múra sí ṣe ọ̀rẹ́ mi. Iṣẹ́ ni a fi ń jẹ ní gíga. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là ń rí. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀yìn, a jẹra mọ́ iṣẹ́. Ìyá rẹ̀ lè lówó lọ́wọ́. Bàbá rẹ̀ fi ní lẹ́sìn lè kàn. Bí o bá gbójú lé wọn, o tẹ́tán ni mo sọ fún ọ. Ohun tí a kò bá jìyà fún.

fẹ́ lónìí bí o bá lówó lọ́wọ́ wọn á fẹ́ ọlọ́la tàbí bí o bá wà ní ipò àtàtà ayé ayé ọ.